0: afọ̀chan le máa wí nǹkan mẹ́.
1: Mila afọ̀chan le máa wí nǹkan mẹ́ fún dàgbé fún kúlàmẹ́sìn fún gbàkúdo àwíyáyá lè kánẹ́lẹ́fẹ̀ máa bẹ́ẹ̀ nù sí ẹmu ọjí. Zerika kí